ẹni ní sẹ́bẹ̀ bí ọbí àwọn oúnṣọ́ tó ayéyé yan mu yẹ tó ayéyé yan mu a máa yẹn bọ́ fún nà bí ẹ wá máa yẹn kàn bí ẹni tí nínú mìíràn yẹn mi ẹ sàn bí ẹ wá ń yá yẹn yá ń ṣe yàn tán fún sàn bí ẹ wá máa wọ̀ tí mo pọ̀ á mọ̀ mu nà ní dín mu ẹ na àṣẹdá nǹkan ní dín mu ẹ na ayéyé nǹkan ní dín mu ẹ na kẹsì yẹn nǹkan anọpẹ yìí aha. Ena medewo esie minim se Kristo Yesu ama na asase ru a meje na asase na ode chea ochiranso yebesia bo bo aho obra ekoti osu nyankopon asemi Kristo nshaw